fún ìdẹ́rùbà. Ọ̀gágun omi Nàìjíríà gba 1,024 epo lítà rọ̀bì tí a fura sí pé wọ́n jí ní Rivers. Olúwadámiláre ni oníròyìn ẹgbọ́ ìròyìn náà nìkankan. Àwọn amòye ti kéde ìkìlọ̀ lórí bí àwọn ọmọdé ṣe ń farahàn sí ọtí ní kékeré, pẹ̀lú àwọn ìròyìn tó kan ọmọdé ọdún mẹ́sàn-án. Wọ́n rọ àwọn òbí àti àwọn àgbàlagbà láti máa ṣe fún àwọn ọmọdé ní ọtí tàbí rán wọn ní ohun mímu ọlọ́tí. EFCC ti mú ọkùnrin kan ní Edo tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń dẹ́rùba obìnrin kan láti fi fídíò ìhòòhò rẹ̀ síta bí kò bá fún un ní owó. EFCC sọ pé ìwádìí ń lọ àti pé ẹni tí wọ́n fura sí náà yóò farahàn níwájú ilé ẹjọ́ lẹ́yìn ìwádìí. Ọ̀gágun omi Nàìjíríà ti gba nǹkan bí

0: ọ̀nà sui ọ̀tọ̀ wàlẹ́kùnà sẹ̀wánà ọ̀kì mú iná rẹ̀ yín gbẹ̀gbẹ̀ jọ rẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀ bí ọ̀tọ̀ ẹ̀dù nọ́kà ìkẹ́ ẹ̀dù onímọ̀kọ́ yé ẹ̀bẹ̀ sínú tí a ń yẹn náà bẹ̀rẹ̀ dáhìn ọ̀nà sí ọ̀tọ̀ wàlẹ́kùnà sẹ̀wánà ẹ̀dù gọ́vnà sinitọ̀ mọ̀dé pẹ̀wò ọ̀kì lọ́ọ̀ ẹ̀bẹ̀kẹ́ shine agenda nara miege nya jerebe kidase ne ona kira ki nara mie edu we na vai na miege nya ekino kira ki no we duru baru oku edu hi ewa berel wo kere kere ye oyi emi na ti akilu fo adoro bo wagma nene ze bocho insurance plan o da vino we ba oda re we go no hugbe bo mi go kere 18000 naira ba no emi no serio emi ye no na mie mi ge nya aki mi go ni e ko bo ni e pe ni ndi ori sa bo va ye do lwo also he beto baki no ora no serio okay ori na egenya oki wanre oki arivi ikujenya egoliva oki roku no hanwa no si imo obo arisabalu onyoso he
1: 09066395519
0: beto baki no eni da bosi oso he emi roku da resan NIN national identity number ukurere ono akbochi lura kan ukure upa webere na mie arenyevi uwa hiwebe no ekiri afi uwa agwa wachi mamale baino tanu matana ubanu weda che ole 081-3965-6397 Edo Hik, Ewonde Himoria, Ugwe Gbe, Nare Gwe Gbe, Osore Gbe, Ole.

0: lita 1,100. Ndị agha mmiri Naịjirịa nwetara ihe dị ka lita 24,000 nke mmanụ crude a na-enyo enyo na-ezuru na Bonny River State. Ha mere ọrụ ahụ n'okpuru Operation Delta Sentinel mgbe ha nwetara ozi banyere ndị mmadụ na-achọ iru njikọ mmanụ iwu na-akwadoghị. Ndị agha mmiri kwuru na ha ga na-aga n'ihu ịlụsa izu ohi mmanụ na Bulgaria iwu na-akwadoghị ọgụ. Tupu mpịachi akụkọ nke a, mgbanụ ka anyị laghachi enu ọkpụrụkpụ okwu ndị a ghọrọ anyị isi akụkọ. Ụmụ Naịjirịa na-etolite kwụsi ike banyere otu ụmụaka si na emetụta mmanya. Ndị EFCC jidere ọgụgoro Edo n'ihu ebumnobi ịkọwa mmadụ ihe ehere. Ndị agha mmiri Naịjirịa nwetara ihe dị 20,024 nke mmanụ crude ezuru na River State. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị taa na kọrọ ọnụ. Ndalụnụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ekabo si iroyin lori wakati ni ileṣẹ redio Esan Binoculars Oromi. Ekoko gbọ awọn arori akori iroyin. Ani abere lori bi awọn ọmọde ṣe farahan si ọti ni Nigeria. EFCC mu ara Edo ta ti a fura si pe o n lo fidio iro fun iderubà. Ọ̀gágun omi Nàìjíríà gba 24,000 epo lítà rọ̀bì tí a fura sí pé wọ́n jí ní Rivers. Olúwadámiláre ni oníròyìn ẹgbọ́ ìròyìn náà nìkankan. Àwọn amòye ti kéde ìkìlọ̀ lórí bí àwọn ọmọdé ṣe ń farahàn sí ọtí ní kékeré pẹ̀lú àwọn ìròyìn tó kan ọmọdé ọdún mẹ́sàn-án. Wọ́n rọ àwọn òbí àti àwọn àgbàlagbà láti máa ṣe fún àwọn ọmọdé ní ọtí tàbí rán wọn ní ohun mímu ọlọ́tí. EFCC ti mú ọkùnrin kan ní Edo tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń dẹ́rùba obìnrin kan láti fi fídíò ìhòòhò rẹ̀ síta bí kò bá fún un ní owó. EFCC sọ pé ìwádìí ń lọ àti pé ẹni tí wọ́n fura sí náà yóò farahàn níwájú ilé ẹjọ́ lẹ́yìn ìwádìí. Ọ̀gágun omi Nàìjíríà ti gba nǹkan bíi 24,000 lítà epo rọ̀bì tí wọ́n fura sí pé wọ́n jí gbé ní Bonny, ìpínlẹ̀ Rivers.

0: Ọ̀nà sui ọ̀tọ̀ wàlẹ́kùnà sẹ̀wánà ọ̀kìmúì náà rẹ̀ ń gbé jọ́rẹ̀ ń gbé wí ọ̀tọ̀ ẹ̀dù náà kẹ́kẹ́ ẹ̀dù ní mákòye ẹ̀bẹ̀ sínú tí a ń yẹn náà ń gbẹ̀rẹ̀ dáin. Ọ̀nà sui ọ̀tọ̀ wàlẹ́kùnà sẹ̀wánà ẹ̀dù gọ́vnọ́ sinitọ̀ mọ̀dé ọ̀pẹ̀wò ọ̀kìlú ẹ̀kẹ́ Shine Agenda náà rẹ̀ ń gbé jẹ̀rẹ̀ kìí dá sẹ̀nẹ́. Ọ̀nà kìrì akí náà mi ẹ̀dù wẹ̀ náà vàì náà ń gbé ẹkí náà kìrì akí wẹ̀ dòrò gbàrú òkú. Ẹ̀dù Health Insurance Commission ìwọ̀n bẹ̀rẹ̀ lọ kérékéré yẹ ọ̀yì èmi náà ti àkìlù fò àdọ̀rọ̀ bọ̀ wá gbọ́n nínú ẹsẹ̀ bọ̀chọ́ insurance plan ọ̀dà fìnà wẹ̀ pa. Ọ̀dà rẹ̀ wígbó náà húgbé bómi gò kéré $18,000 pa náà èmi náà sẹ́rọ̀ èmi yẹ náà náà mi gbé ní akí mi gò ní ẹ̀kọ́ bọ̀.
1: Full mix.
2: It started in Oguta, Imo State, Nigeria. Now to Africa and to the world. It started in Oguta, Imo State, Nigeria.

ọ̀nà sui ụtọ wàlúkúná sẹ̀wánà ọkí mú iná rẹ̀ hí wégbé jọ́rẹ̀ wégbé wí ụtọ ẹ̀dù nọkẹ́kẹ́ ẹ̀dù onímákóyè ewé sínú tí a yẹn náà gbẹ̀rẹ̀ dáìn ọ̀nà sui ụtọ wàlúkúná sẹ̀wánà ẹ̀dù gọ́vnọ́sì.

know the back. We the bless. We know the fear. We the right. Uge do ada yo obo so riwo na mi amu na mi oda gwa ni egbe no so ku no bano no bano ku no bano oda gwa no no are mo re egbe iro akire mo bo mi se bi ebe no serio ni ono ziba da no zia no riwo nevi ekimi ikutui ebe na na re wona oriwa bi oriwi amruba no si 24,000 no logo so recado mu vi river state na choi crudo ye webo ni pe won dero so le numara e won dero ele ma cho ri so se le o eh even no no regbe ti no regbe to re gbe even no regbe no kitchen o se bo re ya ke area o le i lo mi anyo no bora na mi o re gbe ki mo tinu bo kan bi re gbe o kida chi mi na mi alo alo kitchen wo ru lure ine wọn da rẹgbẹ sọtọ ọwọ aka dákẹdà mi wọn kàwé kídà vẹkọ wá ní ọnà gbọrọ lẹkídà aláta ẹgẹ èmi nà sẹrọ èmi nà ọnà wà gbà ọkọ nà mi ẹgbẹ ìsìn ọkẹnyà ọdádọ mọ ànyọ èmi nà járọ ọlọkọ ẹgbẹ sìn ọkẹ mọ ànyọ fún nàjọ yìí àdé ọdáta ẹgẹ èmi nà sẹrọ èmi nà ọnà mi ẹgbẹ nà rárẹ wọn ọrẹ káfíkẹ lọ ẹbọjẹ ẹbọjẹ eno gbọ bi tinu se wa kinara so ta na cho e Mr. Makomo o da ta ige e mo ta wo no ge tinu ka o ge ni wo tu ko wa nyo no gbo re ada esu be ke tinu wo ha o ye ni ye mo ya pe pinde e ata nyo be o ni wa re

0: n'ihu ịlụsa izu ohi mmanụ na Bulgaria iwu n'akwadoghị ọgụ. Tupu mpịacha akụkọ nke a, mgbanụ ka anyị laghachienu ọkpụrụkpụ okwu ndị a ghọrọ anyị isi akụkọ. Ụmụ Naịjirịa na-etolite kwụsi ike banyere otu ụmụaka si na emetụta mmanya. Ndị EFCC jidere Ogwugoro Edo n'ihu ebumnobi ịkọwa mmadụ ihe ehere. Ndị agha mmiri Naịjirịa nwetara ihe dị 20,024 nke mmanụ crude ezuru na River State. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụnụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹ̀ka bọ̀ sí ìròyìn lórí wákàtí ní iléeṣẹ́ rédíò SM Binoculars Oromi. Ẹ kọ́kọ́ gbọ́ àwọn àkọ́rí ìròyìn. Àníyàn bẹ̀rẹ̀ lórí bí àwọn ọmọdé ṣe ń farahàn sí ọtí ní Nàìjíríà. EFCC mú ara ẹ̀dọ́ tí a fura sí pé ó ń lo fídíò ìhòòhò fún ìdẹ́rùbà. Ọ̀gágun omi Nàìjíríà gba 24,000 epo lítà rọ̀bì tí a fura sí pé wọ́n jí ní Rivers. Olúwadámiláre ni oníròyìn ẹgbọ́ ìròyìn náà ní kíkún. Àwọn amòye ti kéde ìkìlọ̀ lórí bí àwọn ọmọdé ṣe ń farahàn sí ọtí ní kékeré pẹ̀lú àwọn ìròyìn tó kan ọmọdé ọdún mẹ́sàn-án. Wọ́n rọ àwọn òbí àti àwọn àgbàlagbà láti máa ṣe fún àwọn ọmọdé ní ọtí tàbí rán wọn ní ohun mímu ọlọ́tí. EFCC ti mú ọkùnrin kan ní Edo tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń dẹ́rùba obìnrin kan láti fi fídíò ìhòòhò rẹ̀ síta bí kò bá fún un ní owó. EFCC sọ pé ìwádìí ń lọ àti pé ẹni tí wọ́n fura sí náà yóò farahàn níwájú ilé ẹjọ́ lẹ́yìn ìwádìí. Ọ̀gágun omi Nàìjíríà ti gba nǹkan bíi 24,000 lítà epo rọ̀bì tí wọ́n fura sí pé wọ́n jí gbé ní Bọ̀nì, ìpínlẹ̀ Rivers. Ìgbésẹ̀ náà jẹ́ ara iṣẹ́ tí àwọn ọmọ ogun ṣe láti dènà jíjí epo àti iṣẹ́ epo àrúfin. Kí a tó lọ ẹgbọ́ àwọn àkọ́rí ìròyìn. Àníyàn bẹ̀rẹ̀ lórí bí àwọn ọmọdé ṣe ń farahàn sí ọtí ní Nàìjíríà. EFCC mú ara ẹ̀dọ́ tí a fura sí pé ó ń lo fídíò ìhòòhò fún ìdẹ́rùbà. Ọ̀gágun omi Nàìjíríà gba 24,000 lítà epo rọ̀bì tí a fura sí pé wọ́n jí ní Rivers. Báyìí la ṣe parí ìròyìn lórí wákàtí fún báyìí. Olúwadámiláre oníròyìn, ẹ ṣeun fún dídarapọ̀ mọ́ wa.

0: A voice, a song, a story the world needs to hear.
1: Then wait no further. Your music journey starts here.
2: We don't just hear your sound. We launch it to the world
1: with your own art.
3: Ọkùnrin kan ní Edo tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń dẹ́rùba obìnrin kan láti fi fídíò ìhòòhò rẹ̀ síta bí kò bá fún un ní owó. EFCC sọ pé ìwádìí ń lọ àti pé ẹni tí wọ́n fura sí náà yóò farahàn níwájú ilé-ẹjọ́ lẹ́yìn ìwádìí. Ọ̀gágun omi Nàìjíríà ti gba nǹkan bí 1,024 lítà epo rọ̀bì tí wọ́n fura sí pé wọ́n

0: gbé ní Bonny, ìpínlẹ̀ Rivers. Ìgbésẹ̀ náà jẹ́ ara iṣẹ́ tí àwọn ọmọ ogun ṣe láti dènà jíjí epo àti iṣẹ́ epo àrúfin. Kí a tó lọ ẹgbọ́ àwọn àkọ̀rí ìròyìn sí. Àníyàn bẹ̀rẹ̀ lórí bí àwọn ọmọdé ṣe ń farahàn sí ọtí ní Nàìjíríà.
1: One people, one future.

rẹ tàbí gbèbè. So ọ̀rọ̀ àsìlò bọ́kẹ́rẹ̀ sọ nílò yẹ ọ ní mi lẹ́kàn ní mẹ́sù àǹdé sàn ọ̀yẹ́ máa ń zẹ́nà mẹ́fẹ̀kẹ̀rẹ́ sàn tà kẹ̀rọ ní sàn tà kéré tó ẹ̀hàn dé ẹ̀sà street ọ̀yẹ́ máa yẹ èmi lẹ́kàn yorùbá oníkẹtàrí ẹgẹ́ náà yẹ ọ nílò mẹ́kẹ́lá sọnà ẹgẹ́ mẹ́à yẹ ẹgẹ́ mẹ́à yẹ ẹgẹ́ mẹ́à yẹ ẹgẹ́ mẹ́à yẹ bàbá nígbẹ̀ wá dán ọ̀sùn ọ̀sùn.

ọ̀nà sui ótọ́ malekuna semana ọkì mú iná rẹ̀ hí gbẹ̀gbẹ̀ jọ́rẹ̀ gbẹ̀gbẹ̀ rí ótọ́ ẹ̀dù nọ́kẹ́kì ẹ̀dù ní makoye ebe sí nà tí a ní nà gbẹ̀rẹ̀ dáin ọ̀nà sótọ́ malekuna semana ẹ̀dù gọ́vnọ́ sinitọ́ mọ̀dé ó pẹ̀bù ọkì lúọ́ ẹ̀ wẹ́kẹ́ yìí ṣáín àjẹ́.